lóyún lẹ́yìn àdúrà yìí. Àbẹ̀ wo agbára tó tún fẹ́ mú ọmọ lẹ̀ kọ́ ọmọ ta. Àbẹ̀ wo ẹ̀mí tí ń kówó mọ́ ọ lọ́wọ́ tí ń kówó mọ́ ọ lára lẹ́yìn àdúrà yìí. Gbogbo májẹ̀mú aṣọ ní dèdàkudà. Òró àjẹ́ òró ìkẹ́.

0: mi dúró, tó ń tẹ ìlọsíwájú mi dúró. Jáde, ó yẹ máa lọ bò mí.
1: Ẹ gbé ọwọ́ yẹn lórí sà, Ọlọ́run ikọ̀ ni wá o. Mo sì fún wa láṣẹ láti pàṣẹ. Mo dúró gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ. Mo pa àṣẹ sínú àyàn mọ́ àwọn ènìyàn yìí. Gbogbo ọwọ́ tó ṣèkà, ọwọ́ burúkú, ọwọ́ ìkà, tó fà ọ jáde tàbí tó wù ọ́ ní ìṣẹ̀ntáyé rẹ, ọwọ́ yẹn gbẹ. Ọwọ́ yẹn jáde lára. Ògo ni fún ọ Jésù. Sídánsà.
2: Ha, ó dàbí ẹni pé ká mọ̀ lọlé mọ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi, nǹkan ó gbé nǹkan hánú lẹ́kọ̀ọ́ ta wa ní ọ̀la. Ọlọ́run ọba ń gbọ́. A ti bọ́ sópin ọdún. O ni mo fi ń kìlọ̀ fún ọ pé kọ́ gba Jésù. Kò sọgbọ́n tó o fẹ́ dá sí inú ẹ̀ nìkan nìsinmi wà. Ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀mejì mo gbọ́ pé gbogbo agbára ti Ọlọ́run ni t'Olúwa ni. Bíbélì sọ wípé ẹ̀yin ọmọ òtítọ́. Ó ní òtítọ́ yóò sì sọ yín dòmìnira. Jésù nìkan lòtítọ́. Oṣù kẹwàá lélẹ̀ oṣù òmìnira ni. Sori bá a ṣe ń mú pọ̀ yẹn, orí tí ó tẹ̀lé. Ó yá gbogbo èèyàn gbé ọwọ́ lé orí kẹ gbọ́wọ́ lé ìdòdò ẹ dìde ńlẹ̀. Bàbá mi àtọlọ́run mi ò ní lọ́jọ́ ìṣẹ́gun ṣẹ́gun fún wọn. Ogun tí wọn ò lè sọ fún yàn, ẹ̀mí mímọ́ kó tu ọ́ lẹ́nu ẹ̀. Wá gbọ́ o, kí ilé ò tó sú lónìí, tó o bá nígbàgbọ́, wà á ka owó, wà á lówó, wọn á ta ọ lọ rẹ̀. In the name of Jesus. Oh my God. Ara àwọn nǹkan tá à ń ṣe ní ìgbà tá a bá ṣe tá a wọnú ìwàásù lọ. Àwọn àdúrà yìí kò sí èṣù ò lè dá dúró. Àìlóyún ìyàgàn ò lè dá dúró. Àìlọ́kò ò lè dá dúró. Kò lè withstand àdúrà yẹn. Náà gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi kí n tó máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san ìdá mẹ́wàá àtọ̀ rẹ lónìí. O ní ìdá mẹ́wàá, o ní lọ́jọ́ ìṣẹ́gun. Ọ̀fẹ́ san ọrẹ, ọ̀fẹ́ san ìdá mẹ́wàá. Mọ́mì kan tẹ́ẹ̀sì mi nígbà tí wọ́n san ìdá mẹ́wàá wọn tán. Wọ́n sọ bí nǹkan ṣe yíra nínú ayé wọn àti nínú ọjà wọn. Ẹnìkan tí ọmọ tí wọ́n ń ṣe, á wá máa ṣe lára rẹ. Níbo ló ti fẹ́, níbo ló fẹ́ gbègbà. Kò sí àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san ìdá mẹ́wàá àtọ̀ rẹ, ó yẹ ná sókè. Ọlọ́run ìpè mi sí ọ̀run àwọn èèyàn yìí. Àgbára tó gbé Jésù Olúwa dìde, mo ní kọ́ wọnú owó ẹ lọ. Wá gbọ́ mi, kí lè ò tó sú lónìí. Gbogbo ẹni tó jẹ́ ọ́nìrè ọ̀wà ọkàn. Sàmí o, kò gbé tó àmì mi. Kí ni àkáǹtì nọ́mbà tó lè san ìdá mẹ́wàá tàbí ọ̀rẹ́ àdúrà rẹ gbà tàbí ọ̀rẹ́ abẹ́ ìsìnsí?
1: Àkáǹtì nọ́mbà church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank nìyẹn. Bí ọba lò yẹn lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International nìyẹn náà gbé jáde.
2: Ẹ̀yin tí wọ́n bí lónìí ọ yẹ kúnlẹ̀ ò ní wọ́n bí ọ gbogbo yẹn jókòó bọ̀ ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí ẹ kúnlẹ̀ pẹ̀lú ìrè tá a sú lónìí ọwọ́ tí ń dá ìrànlọ́wọ́ ẹ dúró mo ní kọ́ gbẹ dànù. Wá gbọ́ o, nínú ọmọ wà á jẹ́ olú ọmọ. Nínú àwọn olókìkí orúkọ tiẹ̀ náà wọbẹ̀. Wà á rọ́wọ́ mú nínú ayé. Happy birthday, long life and prosperity. Enjoy ara ẹ lónìí. Òní òní ọjọ́ kẹtàlá ọjọ́ tí ò ṣe pín. Òní tó ni ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun. Wà á da ṣẹ́gun. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín láti ìṣẹ́jú yìí lọ. Àánú aláìlẹ́gbẹ́ kàn yín lára. Ẹ lọ pàdé àánú o. Ìdílé yín àwọn èèyàn ò fi ọlá yín tọrọ. Ẹ ṣe àmì kẹ́ gbé tó àmì mi. In the name of Jesus. Happy wedding anniversary.
1: God bless you. Mo gbàdúrà fún Nàìjíríà lọ́wọ́ president àti àwọn gómìnà wa. Nàìjíríà gbọ́. Ọwọ́ Ọlọ́run kò di president wa mú, kò di àwọn gómìnà wa mú. Kí ìmísí kọ wọnú yín, kọ dára fún yín. Ẹnìkan ni mo fẹ́ ṣe testimony. Ẹ jẹ́ kí ó loud connect lórí number yìí. It is well with you. 080-88-71-65-66 Ẹ send the message yìí, ire àtànú kọ bá yín. Ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.